0: nítorí fífọ́ kọjá tó yé fọ́yẹ̀ lọ pátápátá tó wá tí orí mọ́ láti tọ́ni àti darí ẹ̀dọ́mẹ́lẹ́ lórí ẹ̀dọ́rọ̀ gẹ́stímánìsì ẹ̀dọ́ tó ńlá kúríta inú ọ̀sà ìyẹn náà parẹ́ orí kankan mọ́ bó ṣe máa ń rìn láti gbà ọjọ́ pípẹ́ kò rẹ̀ mọ́ ogun yẹn wọlé tí ìjẹ́rìí mẹ́rin àmàdélékè nìyẹn tá ló ń larú ìkúríta bẹ́ẹ̀ kọjá orí ọ̀fẹ́ mẹ́rin àmàdélékè nígbà tó fi sàn inú ọ̀sà àtòrí fọ́ oyáwọ̀ náà gborí ọ̀fẹ́ ẹ̀ bó bá ṣe pọ̀ fún àwọn ni iná ti jáde lára rẹ̀ kó wa kó má rìn mọ́ yéṣù alágbàwí wa àmì níbi tá a ló fẹ́ fẹ́ ránṣẹ́ máa ran ètò wa lọ́wọ́ lóṣooṣù lọ́dọ̀ ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ ó yá bá mi sọ̀rọ̀ ni wọ́n sọ mọ́.
1: 08033462861.
0: Ó máa dára fún ojú òní tiẹ̀ ní gbogbo ibi tó gbé ń gbọ́ mi pátápátá má gbàgbé èsì tààrọ̀ yìí tó máa ń da gbogbo ènìyàn pọ̀ aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́sàn-án má gbàgbé pé sannde tó kẹ́yìn ní oṣù kẹjọ yá jọ wá gbàdúrà onírúurú àwọn ènìyàn ló máa ń fara hàn báwọn mi bá parí àwọn mi máa ń gba ilé ìjọsìn wọn lọ àwọn kan náà máa ń bá a dúró sí first and second service. First service máa bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án yóò parí láago mọ́kànlá second service máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá yóò parí láago méjìlá àbọ̀ lẹ́yìn náà fojú ojú pẹ̀lú wòlíì ọlọ́run tó ń gbọ́ níbo ló ti gbọ́ mi pé ọbalẹ̀dẹ mọ́tò tó lọ sí yàrá pàjá bọ́ọ̀lù ẹni under bridge wo opposite ẹni kó funa sí gbọ́kadà kan ń bẹ̀ kó ń lọ ìyànà odò number 5 victor láàyè avenue débẹ̀ náà ni ojú òde ni tí ọlẹ́fàá ẹ máa kọjá lọ sí ìfọ gbogbo ìfọ ẹ máa lọ ẹbẹ fíṣọlá wọn mọtò ìfọ bọọlẹ ní bọọlẹ ní total filling station ó ti dé nnpc ẹgbẹ ẹbẹ ni kò ti gbọkànlá níbo ló ń lọ vision academy fèrèwá iléekẹta ẹni fáwọn ẹwọn wa ó ti débẹ náà ní ojú òní tiẹ gbogbo ẹyin tí a ò lè ṣe ká ẹ máa ràn wá lọwọ ẹ lọ ga ẹ ò ní táwọn náà àti náà àti ilé òní díṣòro yéṣù alágbàwí wa àmì gbogbo ẹ̀yìn abiyamọ gbangbàdúrà yìí olúwa o mo ti jìyà lórí ọmọ májẹ tó fi ọjọ́ alẹ́ gúnlẹ̀ sí òfo bíi ti naomi padà sí òfo sọ pé olúwa ló ń pàjẹ́ padà sófo wọ́n ta sọ pé kó ti yẹ kó fún tọmọ yẹn kó o dẹ anoint gbogbo ara rẹ kí wọ́n bí kíkpinnu ọ̀tá má ṣẹlẹ̀ ẹ lórí lọ́la lórí ọmọ tó ti ṣẹ́jìyà fún ẹ̀yin pákẹ́jì yàrá lè fowó ràn wá lọ́wọ́ wọn náà tó wá fún anoint ọwọ́ ẹ méjèèjì ọwọ́ lèèyàn fi ń gbarí ẹsẹ̀ lèèyàn fi ń rìn débi tí rí wà gbogbo yẹn ni ó dùn bí ìpènijà lọ́la ẹnìkan ní kí ni account number 00960742216 bank ọ̀làrẹ̀wájú sọlọmọ ọ̀làgbẹ̀mí bó ti ń fi sí òní kúnlẹ̀ síbi tí ó fò jésù olúwa wa àmì ó fẹ́ pé wòlíì ẹ̀rọ bá sọ méjì náà ni pé mi kí n gbà mo fẹ́ mú appointment date wọ́n yẹn lọ bá sọ méjì.
1: 08026613611.
0: kí lọ́ọ́ ti parí ẹ̀ ìdámẹ́wàá kan bẹ lọ́wọ́ rẹ tí wọ́n náà fẹ́ fi máa rìn tòyìn lọ́wọ́ bá a sọ sí gtb account bóyá ọ̀rẹ́ kan wà lọ́wọ́ ẹ tí wọ́n náà rí pé o fẹ́ máa nípe nínú ètò yẹn lójoojúmọ́ o lè furugbe yẹn ìwọ náà mo bẹ̀ bá a fi sí gtb bóyá síìdì kan tó bẹ lọ́wọ́ ẹ tó jẹ́ pé obi o lè máa fi jẹ́ ká kọjá sí rédíò ṣẹṣàn míì bá a sọ sí gtb ẹnìkan ní kí ni gtb account 00164997233 gtb ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí pé o ti ń fi sí o lè gúnlẹ̀ síbi tí o fò ọmọ òde ni kú mọ́ ẹ lórí wàá dẹ̀ fàyọ̀ dúpẹ́ yéṣù olúwa wa àmì tó bá tó fi sí pé mi kí n gbàdúrà fún ẹ má gbàgbé pé sunday mẹ́sàn-án kan ṣe ń lọ tuesday mẹ́sàn-án kan ṣe ń lọ ní yàrá pàjá wednesday mẹ́sàn-án kan lọ ní fọ àti yàrá monday mẹ́sàn-án kan náà ṣe ń lọ yájọ pàdé ètè múramúra mọ́mì yájọ farahàn ilé olúwa ọjọ́ tó kẹ́yìn inú oṣù yìí ìwọ náà rí pé sunday tó kẹ́yìn yájọ farahàn ó dẹ̀ máa nágbára ìwọ náà dẹ̀ máa ní ẹ̀rí àtòjọ fojú yóò sì dára fún ẹ ká gbàgbé pé àpàlà àkókò yìí bákan náà rẹ̀ yéṣù olúwa wa àmì.
2: From Lagos, this is
3: Jordan 105.5 FM.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.

0: Anywhere
1: like
0: the
1: Batman. Please
0: meet me for services.
1: Ni oke oba se jireba. It's completely tagged miracle service.
0: I believe it's in Yano.
1: Oh my heavy.
0: It's going to be massive.
1: If I promise you in the name of God, I know what I'm saying. Oh ri Yano.
0: Amen.
1: I tell about the summer churches.
0: I know that I close to all of
1: us. Ni Abeokuta ni o.
0: Whether in Abeokuta.
1: Ni Eko ni o.
0: Or in Lagos.
1: Ni Sagamu ni o. Ni Jebu de ni o. Ni Aja ni o.
0: Ataja.
1: Ni everywhere ti branch wa. Ekiti.
0: Even in Ekiti.
1: Si e ba ro pe a emi emi o le lowo moto.
0: If you feel you don't have money for truck.
1: And make sure pe wa in church
0: wa. Make sure that in one of our churches.
1: Oh, ni sise for melo. It's going to be rain of miracles. Tora ma connect la tori
0: oko. Because we connect with us on the mountain.
1: Ogbodo wa la be service.
0: But you need to be under the service.
1: Yo si da fun. Mo lo ma da. Mo lo ma da. Wa ri ogbo. Ayo ni da. E ja lo bi pepe wa.
2: Hallelujah meje.
0: Seven hallelujah.
2: La fe lo ke.
0: It's not going to shout now.
2: Ogo meje.
0: Seven glory.
2: Hosanna.
0: Hosanna
2: meje.
0: Seven times.
2: Iye meje.
0: Life seven.
2: Hallelujah meje.
0: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!
2: Kwa juu sana kwa juu go,
0: ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
2: Kwa juu sana kwa
0: juu top place.
2: Hosanna meje.
0: Hosanna! Hosanna! Hosanna! Hosanna! Hosanna! Hosanna! Hosanna!
2: Kọjú sí ọ̀nà
0: kárí
2: iye nígbà méje
0: iye iye iye iye iye iye iye
2: today
0: today
2: ọjọ́ ìsinmi
0: this Sunday
2: gbogbo ẹni tí a dé
0: how that about
2: me o mọ iye ọdún yẹn o
0: I don't have any years
2: ṣùgbọ́n olúwa wí pé
0: but the Lord says
2: a tú ọ lẹ̀lẹ̀
0: I shall lose today
2: ìdí ọdún tó pẹ́
0: that bandit for so many years
2: àjàgà ọdún tó pẹ́
0: that joke of many years
2: ẹrù ọdún tó pẹ́
0: that bandit of many years
2: ìjàdúró ọdún tó
0: pẹ́ stagnator of many years
2: tó rú kiri
0: that are taking
2: a tú ọ sí gbogbo ẹyin tí a dé
0: you that about
2: sí kọ̀rọ̀ ayé
0: into the evil place
2: ẹyin tá a dé
0: ogun mọ́ra you that your glory is banking you
2: ẹyin tá a dé ọpọlọ
0: rẹ you that they bank your brain
2: malende
0: oh my friend
2: who fi alaya
0: ẹbí mi mọ́
2: onílẹ̀ ó gba ìtúsí
0: ṣùgbọ́n ṣe ṣe àti believer
1: ẹjẹ dókè lọ
0: let's go
1: ká wà wọnú àdúrà
0: I enter to prayer.
3: Oru mẹ́ta tí Sami àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀ Ọlọ́run sáfù ojú ń pè ọ́ ó máa bọ̀ wá gbà
4: rẹ̀. Ògùn tó bọ̀ rìnrìn àjò oṣù kẹjọ. Àṣírí ẹ̀ máa tú. Òní bọ̀ rí kọjá sọ́sù kẹsàn-án. Ló fi yẹ kó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lórí òkè ògùn àṣejìrẹ̀ ń bàdàn. Lọ́jọ́ Saturday 29 the Monday 31st August. Òru àṣírí cross over. Àkòrí tí ẹ̀mí olórun alààyè fún wòlíì rẹ̀. Ẹni tí ọ̀run àtàyé ń gbọ́ tiẹ̀. Professor Abojo Authority. Breaking generational curse. Fífọ́ àti wíwú gbogbo ègún pilẹ̀. Ogun àbíjọ níbi tá a ti bí ọ. Tó sọ ìṣeré rẹ̀ tẹ̀síwájú àwọn aṣíwájú. Jésù Olúwa, ẹni tí gbogbo agbára lọ́run àti ráyé ń bẹ lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú tá a ta sílẹ̀ ní kábàyì. Ó máa fọ́ gbogbo ègún tìpìlẹ̀ tìpìlẹ̀ ìwọ náà máa dòmìnira. Ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lábẹ́ ìpè Ọlọ́run lórí wòlíì Sàmùjọ Authority. Bàbá wòlíì orí òkè ògo lọ́jọ́ Saturday 29 the Monday 31st August. Wákàtí àdúà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú iṣẹ́ òru láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejìrẹ́ ni ẹ máa bọ̀. Ládojúpọ̀ Coca-Cola orí òkè ògo lẹ dé yẹn. Ìkórìtà ìpínyà rẹ̀ fún wa tó mọ ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúà.
5: Aleluya o, mo kí gbogbo ilé ẹ káàárọ̀ gbogbo ilé o, ara ànúgbà o, ọ̀sẹ̀ yà pé wa o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ọlọ́run alààyè má jẹ̀mú orí òkè ògo ìpè orí òkè ògo àti orí òkè ògo ọmọ mi tó travel ó ti gba ìwé ìgbélù ó dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ contractor Ọlọ́run ò ṣe ó ti rí iṣẹ́ contractor Ọlọ́run ò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ò ṣe ó má jẹ̀mú orí òkè ògo ṣe ìpè orí òkè ògo ṣe àṣẹ orí òkè ògo ṣe ó mo fi prophet mi náà lọ Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́run bá mi dì wọ́n lámúrè agbára ẹni sọ mọ́ nu ẹni ṣayanu mo fi gbogbo fárímù lé Ọlọ́run lọ́wọ́ all fárímù.
6: Instagram Jordan 105
5: Ọlọ́run bá mi dì lámúrè agbára o. Àṣẹ tọ́lọ́run ti fún wọn kò ní tí o lágbára Ọlọ́run yóò túbọ̀ máa pọ̀ sí ni o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé.
0: Mo sọ tẹ́lẹ̀.
2: I prophesy.
0: Gàdàvalẹ̀ du
2: àgbà. Oh my father.
0: Lónìí.
2: Today.
0: Láàrin ìwọ àti ìdènà.
2: Between you and that hindrance.
0: Kí Olúwa bẹ̀rẹ̀ ìjà.
2: Amen. Do not begin the fight.
0: Láàrin ìwọ àti ẹ̀mí àgbà.
2: Between you and that bitter balance.
0: Láàrin ìwọ àti májẹ̀mú
2: májẹ̀mú ọmọ.
0: Láàrin ìwọ àti ogun kò lẹ
2: Olúwa
0: bẹ̀rẹ̀ ìjà.
2: Olúwa
0: bẹ̀rẹ̀
2: ìjà.

0: wo e so ma me eyi te ni lo ene keji yin e teti gbo aseta no me jade mo duro mi o da duro mo soro mi o da soro kiki ko gbagbo ni ene keji to nilo ane o ran lowo aye re to nilo ene ma wa ni ibugbe kan ene ma wa ni ilu kan ama oro tenu mi jade ibi ti ene keji re wa oluwa dari e wa oluwa dari e wa oluwa dari e wa hey Joseph ibati je eyan laye ti o ba je farao adewo farao bi ota re amo life farao Joseph o je kankan tani farao aye re iwo Joseph to ngbo mi mo gbadua bi wo ba gbagbo nibi ti farao ti e wa o ya lo pade e oya lo pade e life Mordecai tani won pe de story Mordecai nene keji re best life history ta Mordecai ani ene keji re eni anyamo re to ma ran anyamo aye e lowo bo ba gbagbo o ya lo pade e o ni mi se
1: amen
0: you are for
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: oruko mi o yi pada apostle ati woli SMO Mustafa JP baba se bi oba lati jo seed of Christ golden church land of reality tori jo wa ni gbaremo idobi airport area ni ibi ibadan bi ru oni sunday bayi bo ba ti dore meji o ti ba oko nbe oko fe ni o ma gbe owa church ipade oni akanse ni to ba ngbo mi ni ru ibadan gbo mi sa iru pade bayi mo mi si e akanse ni mo ti so tele iru awon iyanu ti yo sere loni loruko Jesus o ya gba iyanu re
1: amen
0: gba iyanu re
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ni friday to ba ke ninu osu bi iru eto koja ti a lo sinu fun ape be gege na ma nse ni ososu o ti ma waye ni osu yi na to su yi iyen to da yato iyen istanbul o ma tun le gan osu gan ni osu ano 18 iyen ni september osu ororo so pe osu ororo
1: osu ororo
0: ah to ba gbo tawe ba pa ni owo ororo osu yen lo nje be ayaya osu yen ni ori e so kale wa ojo 17 ti se osu kesan odun 1993 eni kan ri mi gbo mo so tele loruko Jesu ororo agba o ma gbe osuke
1: amen
0: lo ko sile iru awon ojo be eyan gboro mo si nbe ojo meta gbako la lo ninu fa pe eyin akanse ni loruko Jesu o ma bi anugba
1: amen
0: yo de dara fun
1: amen
0: now sunday ati opolopo thursday mo ma wa ni igando pelu ogun olorun ago mefa bo ati bere pade loni mo de so fun pe akanse ni tuni lasu igando road hotel bus stop so pe o n lo si sebi oba ajase ti governors road yen ni loruko Jesu aye radide
1: amen
0: bo aye radide
1: amen
0: ipade toni o ma ni agbara sa ni gbogbo branches wa o ma se kini o ma ni agbara mo pe ni osu iranlowo bẹ́ẹ̀sì ni osù ifa sunday ni gangan o wa jẹ sunday ìrànlọ́wọ́ yes gbọ́ mi sá kéde da fún ènìyàn ayé rẹ nílò ìrànlọ́wọ́ a ti gbàdúrà ìṣẹ́gun mo ní ayé rẹ gbọ́dọ̀ kan ifa ó dẹ̀ gbọ́dọ̀ kan ni torí kì í rọrùn fún yà á ní ẹnìkan ṣoṣo láti dá dìde gbogbo ènìyàn ni wọ́n nílò ẹnìkejì wọn tó o bá ti pàdé ẹnìkejì rẹ ìgbé ayé ó máa ń le gan téèyàn bá ti pàdé ẹnìkejì rẹ èèyàn a máa gbé ẹrù bí ẹni pé kò ṣeé gbé torí pé ẹrù máa ń wúwo fún ẹnìkan láti gbé gbọ́ mi sà èmi sọ tẹ́lẹ̀ bí wọ́n bá gbàgbọ́ ní orúkọ abatọ́mọ tẹ̀mí mọ́ ayé rẹ dìde ayé rẹ dìde èrè díẹ̀ yìí ni mo sì sọ pé gbogbo ẹni tó bá wà program lónìí mo máa fún ọ ní communion méjì bẹ́ẹ̀ láá ṣe ní gbogbo branches wa báwo la ó ṣe lò ní méjì tá a bá ti ń ṣe program yẹn lọ́wọ́ àkọ́kọ́ o máa jẹnu program yẹn o dẹ̀ fi gbàdúrà kíyèsí èkejì nígbà tó bá délé tó mọ̀ pé o ti jẹun tán tó jẹun máa ń jẹun náà wàá wá mú kejì wàá ṣe kíni o wàá jẹ àkàrà náà wa de mu nti se eje Jesu wa de mo le lori leyin na mo so fun pe gbogbo agbara afunje oju orun atoju ala ti ma npa siki mo yan lara ti ma npa ogo eniyan ti eje yan pa lori won lowo gbogbo agbara be a de gbina in the name of Jesus ago mejo la ma npa de lori Facebook lori social media ni ago mejo ni asale Nigeria time o ma ni agbara so jajo pade ka jo gbadura ti ola iran lowo nikan la fe bere fun akanse de wa fun ti ola lone itan babo na la continue e te won si bi mo so tele bon wa tin beti emi e wa ni waju oluwa ti emi duro aye re adide so pa ma adide
1: so
0: ma adide
1: so
0: ma adide in the name of Jesus ile aye ta wa yi olorun ti da wa ni meji meji nigba o dada mo wo titi pe ah iwo nikan lo da wa nbe o abajo to kan ronu yo ma ronu ni ogun idani kan wa o je ogun to buru gan awon ti ba nda aye gbe igbe aye ti orun ni ma nbe awon ti nda aye gbe won ma nbe igbe aye be npe ko si elomiran ki si awon na olorun ti wo adam o de wo pe ah ko dara ki okun yi ki o le kan ma nbe ere die yi lo se se obin ta pe ni Eva lati je obele en ti se le keji re ko da aye wa mo igbe aye idani kan wa o ma so eniyan je ni asan ni igbe aye idani kan wa o ma fa eyan seyin ke je ki ire ajo ya ko rorun fun enikan lati dalide awon ti o dide kuro ninu majemu aini abi ni idile ti ogun be ba wa awon to dide yi won saba pade eni ti ogun ti se laye tan ti je oluwa lowo awon na saba ma pade na ma raye won lowo igbe aye enikan o ma nda bi igbe aye asan ni bibeli ko nipa won e gbo mi sa awon eniyan to pe ni oluwa lowo yi o je mo pe won ise eniyan lasan lo be lowo awon to dide won pade awon alaanu eni won pade awon olorowo ile oni aye won se pada dide egbo ile idada mo fe ko mo kini kan igbe aye olorowo olorun ma ran siyan lati bayan gbe eru ki igbe aye eyan ko mo ba dabi pe owuwo ni awuwoju awon eyan won yi olorun ma gbe won dide fun awon eniyan lati yi itan won pada olorun lo da won be awon olorowo yi emi pe won ni àwọn tí ma mú ìran èèyàn sẹ àwọn tí ma mú ìran èèyàn sẹ àìmọye àwọn tó pinnu pa wọn ó travel ìgbà tó tó pàdé àwọn tí mú ìran sẹ yìí ìgbà ìnira tó sẹ mọ wọn lára àwọn ni mo pè ní àwọn tí mú àlá sẹ àwọn ni mo pè ní olùgbé àyànmọ sókè àwọn ni mo ń gbé àyànmọ èèyàn dìde àwọn èèyàn wọnyí ni mo pè ní àkàbà ládà ayé ènìyàn tó ma mú yàn kúrò lẹ́lẹ̀ tó ma ń gbé yàn sókè àwọn onímọ̀ pè ní olùsọ́nìpọ̀ mọ́ ògo ẹni olùsọ́nìpọ̀ mọ́ ògo ẹni their connector àwọn ló máa ń kọ̀nẹ́ẹ̀tì èèyàn mọ́ àwọn èèyàn tó máa mú ògo sẹ ní ayé èèyàn àwọn onímọ̀ pè ní agbẹ̀bí agbẹ̀bí kíni agbẹ̀bí ògo ni ọ̀pọ̀lọpọ̀ ló lóyún ògo sínú tá a bá pàdé agbẹ̀bí wọn ìwọ̀n lè bí ayé wọn kan wà bẹ́ẹ̀ wọn a máa wò wọn bẹ́ẹ̀ pé kí ló ṣe wọn gan kí ló ṣayé wọn ògo bẹnu wọn ara bẹnu wọn wọn rí ara yẹn dá torí pé wọn ti pàdé agbẹbí wọn ìyẹn ń dùn lọwọ wọn ẹgbọn kan ti bẹni wí nínú ìwọ ní wàásù ní orí kẹrin ní ẹsẹ kẹsànán àti ìkẹwàá ó ní ẹni méjì ó sàn ju ẹnìkan lọ ẹni méjì ó sàn ju ẹnìkan lọ nítorí pé tí ẹnìkan bá ṣubú ẹnìkejì á gbé ọgbà rẹ dìde ó wá sọ ètò lágbára ó ní ẹgbẹni fún ẹni tó jẹ ẹnìkan tó ní pápá tó wá ṣubú kò sẹ́ni tó gbọ́ ọgbà rẹ dìde ẹgbẹ́ ọ̀ṣọ́ ní báyìí mo sọ tẹ́lẹ̀ bí o bá gbàgbọ́ ayé rẹ kan ìrànlọ́wọ́ ayé rẹ kan ìrànlọ́wọ́ eré díìlì yìí tó jẹ́ pé a fẹ́ fi gbàdúrà àkànṣe fún ìrànlọ́wọ́ ní programu ni mo ti sọ fáwọn pastors ara ṣe agbára tá a máa ń ṣe ní kápù nìyẹn nígbà tá a bá wà ní meeting àwọn àlùfáà àti gbàdúrà àti sọ fún wọn bó ṣe máa rìn irú àrìnàjò tẹ máa rìn tá a fi gbàdúrà nítorí olùrànlọ́wọ́ yìí ẹgbọ́ mi sá tá a bá ti ṣe tán ẹjọ́ ẹ bá mi ka sa 121 ẹ kà sínú omi tá a fi gbàdúà ní àṣálẹ́ níbo ní orí Facebook a fẹ́ gbàdúà kan sí ni láàyè a máa líka rábínà rubika fáànù sálí àtà mo pàṣẹ ni bí wọ́n bá lè sàmí o lórúkọ olúwa ẹni tí ó da ayé àti ọ̀run ayé ẹ máa dìde wàá kan ìrànlọ́wọ́ sọpọ́ olúwa jẹ́ ìpàdé ìrànlọ́wọ́.
1: Olúwa
0: ó jẹ ń dá ayé gbé
1: olúwa
0: ran ayé mi lọ́wọ́
1: olúwa
0: ó ràn lọ́wọ́ tèmi dà sọ pé
1: olúwa
0: ẹnì kejì mi dà máa orí abẹ́ àrùn lábọ̀ káàsà ó yára pàdé ẹ̀ ìwé ìsáyà 34 verse 16 ó ní ẹnìkan kì yíò ṣe kí ni o kì yíò pàdánù ẹnì kejì rẹ̀ ó lè wáàtì ó pàdé ẹnì kejì rẹ̀ ni ẹnì kejì rẹ̀ òun náà ní olùrànlọ́wọ́ yẹn mo wú lórúkọ jésù àmì mẹ́jọ ni mo fẹ́ ẹjẹ́ kó máa sọ bí ara lórúkọ jésù ti násàrẹ́tì lọ pàdé olùrànlọ́wọ́ rẹ̀. Lórúkọ jésù ayé rẹ̀ dìde wà á dẹ̀ ṣe bí ọba in the name of Jesus mo ní wà á ṣe bí ọba in the name of Jesus àdúrà ló ń gbà agbára kì í gbà gbogbo èèyàn bọ́lọ̀ tẹ wà ní lúgbé ẹ lọ pàdé lẹ́nì ìpàdé wà ń bẹ̀ tv ti wà ń bẹ̀ onílòkọ orí wòlíì ẹ ẹ o tv ti wà ń bẹ̀ lórúkọ jésù o máa rí àánú gbà mo ní wà á rí àánú gbà mo ní wà á rí àánú gbà táwọn èèyàn bá ní testimony testimony máa ń rú èèyàn sókè mi táwọn èèyàn bá ní testimony ìwọ́n náà mọ̀ pé o nílò kí wọ́n náà ò ní ẹ̀rí bẹ́ẹ̀ ni o nílò kí wọ́n náà ṣe kí ni o kí wọ́n náà ò ní ẹ̀rí ẹnìkan ọgbà breaker oil àti òró pupa yẹn ọlọ́run dẹ̀ lò ó fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ẹni tó ló ti kú ọlọ́run gbé dìde padà ẹni tó ní kidney december royi òlọ́run lò láti tú sílẹ̀ ìyẹn nìkan kọ́ aláboyún tẹ́lẹ̀ pé bóyá operation làwọn ó ṣe the same oil yìí òun ló ṣe kí ni òun ló wò ẹni tó ní egbò tó jẹ́ pé ó ti ń ta èdè nígbà tó gba owó òróró ó mú ẹ̀rí ẹ̀ wá ẹ̀nàwó sí mi lórúkọ jésù ogun ayé rẹ̀ wọlé.
2: Orúkọ mi ni Rebeka Ayobami láti Muslim ìgbìmọ̀ ti wa òdodo. So mo fẹ́ dúpẹ́ fún oore tí Ọlọ́run ṣe fún mi torí láti ìjọ orí afẹ́fẹ́ òní mo ti gbọ́ tí mo fi darapọ̀ mọ́ Seed of Christ Golden Church. Ó ṣe báyìí pé ọjọ́ tí mo kọ́ débọ̀ ọjọ́ jẹ́ Wednesday ní láti ọ̀túnba láti. So ó ní ogun kan tó lé mi dé ìdájọ́ but torí ọkọ ọmọ mi gan mo fi dédé ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ogun tèmi ló kọ́kọ́ ṣẹ́. Ilé mo lo òróró yẹ bó ṣe kí n gbogbo mo ṣe ní ilẹ̀ gbọ́ ní ṣùgbọ́n látijọ́ yẹ ogbogbo promise and fail ó jẹ́ kó parẹ́ náà àti ogbo jàǹkáwò ó kọ́kọ́ bọ̀ ọmọ ayé mi. Ṣùgbọ́n oore tí òwe ṣe ní ẹlẹ́ẹ̀kejì ọ̀sẹ̀ kejì tí mo darapọ̀ mọ́ ìjọ yìí ni wípé mọ́mì mi pè mí láti ọ̀dọ̀ wọn nígbàdàn gbígbà náà ni. Bọ̀ bí wọ́n ṣe pé ọmọ náà bóyọ̀ mi kan ló ṣe àṣemọ́ṣe tó yà di pé ẹ̀mí ẹ̀ ti lọ tó ti dòkun pátápátá. Bọ̀ bí wọ́n ṣe pé kéèmì ògbé kọ̀ọ̀mù tàtà kúrò nínú ìjọ gbígbà yẹn tí mo.
3: FM Lagos lesson on the go at www.jordan105fm.

0: FM Lagos. Listen on the go at
1: www.jordan105fm.
2: This is Jordan 105.5.
3: Station with the
1: Mofira Ibe, Mofira Iwaju ati Ayare. I ọkọ na to je pe ti ni egbo ada jina, won le over 6 months. Ti mo mo re ti mo de gban si bi.
0: Radio has never been this excited. This is Jordan.
1: Only le won bo se bere si bo go pe kini mo lo fun won. Ni pe ndajo to ba ti do te ti ri mi, won ti mo ri pe eni to wa yi de se ni lasan. Bo mo ri pe ko wa ye.
2: This is Jordan 10.
1: Ko bori ko de bori awon omo mi. Di tobo mi.
2: 5.5.
3: Station with a voice for
1: only king problem. Dari e te na won fe lo se. Won ni ko si nkan kan to jo be mi. Mo dupe lowo baba se bi oba. Mo dupe lowo Olorun ojo to mo ni.
3: Things are just a click away.
4: You feel it.
1: Tiwobi fun odidi wakati meta ni be bi mo se fun lo re na lo bi laya ta mo dupe lowo baba se bi oba ani ba ti dari na se bede won ti mo wa lo to mi o ni kankan sugbon mo ka gbe kan le Olorun won ba change to be lowo mi o ni mo fi se ore nijo yen but leyin ojo birthday won mo e fi si ya ran Olorun tori pe nijo yen mo re to ya mi ni owo ti mo fi bere oja leyin ba ti mo tun de bi ti mo tun ma taja mo tun yen to tun bi oja fun mi lo se pe ki lo ta ki bo mu owo lati jona titi di oni bi ran owo mo bo te je pe mi ti ni shop temi to ra da ti mo gba kini shop temi ke pe mi ti ni shop temi sugbon mo dupe lowo baba se bi oba to se ohun tuntun ninu aye mi tori pe ja ma le mi na ma de ni ti rowo yo ma ni ro ni emi ti mo lo cho to je pe 200 ni ma wo bebe mo le mo lo fun odi josu marun sugbon ni ni ba ko ku se 9 minutes a ma ri owo ti ma fi oko bi nígbà tí màá fi ọkọ̀ padà mo dúpẹ́ lọ́wọ́ bàbá ṣe bí ọba o ẹ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́.
5: Sọ́pọ̀ olúwa.
6: Olúwa.
5: Ẹ̀rí mi dà.
6: Ẹ̀rí mi dà.
5: Olúwa fún mi ní ẹ̀rí.
6: Olúwa fún mi ní ẹ̀rí.
5: In the name of Jesus. Ẹ gbọ́ mi sà, ẹ jẹ́ sáré fún obìnrin ní márùn-ún. Ó jẹ́ padà sílé ọkọ rẹ. Padà sílé ọkọ rẹ bíbélì wípé ó ní èmi olúwa kórìíra ìkọ̀sílẹ̀. Ìyá tó o bá jẹ wàá mọ̀ pé ìyá ọmọ ló ń jẹ padà sílé ọkọ rẹ mo gbàdúrà ẹrù rẹ kò ní ditẹ lomi lorúkọ jẹ ire rẹ kò ní ditẹ lomi lorúkọ jẹ orí ànúgbà in the name of Jesus ẹja gbọ ẹrí ìfà yìí àti ti màmá yẹn sọ wípé ọlọ́run sọ fún wọn pé o jẹ mú nǹkan tó o ní kalẹ̀ láti gbà tó o ní ẹrí méjèèjì ẹjẹ kó wọlé.
1: Hallelujah, baba ni na ti le ri oluwa seun mo mo n fe lohun o mo mo n si lo oluwa o baba ese adupe o mo le ri ni le ri emi ya fi joy bikini joy lati akuti branch ni o iwe igbelu oni mo wa fun mo ni pe mo kan wa loju ala kini e wa ni give what you have to get what you don't have. Ìgbà tí mo gbọ́ kinní yìí ó yà mí lẹ́nu give what you have to get what you don't have. Ìgbà tí máa ronú lọ ronú bọ̀ mo ní tẹlifíṣàn méjì nílé nílá ni méjèèjì wọn ni don't make use this television to succeed into my children's life. Bí mo ṣe gbé nìyẹn o mo wá pé bàbá mi afẹ́ látàkútẹ́ branch. Dádì tẹlifíṣàn tẹ́ ní afẹ́ rà sí ṣọ́ọ̀chì ṣẹ́ ẹ̀ ti rà á ni ó wá ní àkóhun ti gbèdé lánàá. Ó wá ní dádì ẹjọ́ sà just permit me. Kí o gbé tẹlifíṣàn yìí lọ fún Jíde torí pé àwọn ọmọ rẹ̀ tí ìwà tiwọn ní máa tọ́gbọ́n ń rò kán ní torí ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tiwọn sà àǹdẹ́gì yìí fi kàn pa mí kù. Ló bá ní the same seed of Christ church òun ni pé kí o gbé lọ òun permit me pé kí o gbé lọ. Ìwà ni ó sì òkè sà ẹ ṣe bàbá mi bí mo ṣe pé Jíde nìyẹn. Gbà tí mo dẹ̀ pé Jíde tí Jíde rí inú ẹ̀ dùn ó ṣàdúrà màmá ṣe kàn máa gbé lọ mo ní bẹ́ẹ̀ ni ẹ máa gbé lọ ó ti di tìyìn tó bó ṣe gbé lọ nìyẹn. Kínní yẹn ṣẹlẹ̀ ní Monday or Tuesday then on Thursday mo wá pè mí pé wọ́n ti fún ọmọ mi ní ìwé ìgbé lò pé wọ́n ti di citizen ìkọ́kàn wọn ló bá ìwé yìí fún wọn lókun ọjọ́ Monday tó tẹ̀lé ọmọ mi òbíṣẹ́ láti.

0: ọba tó dọ́run yẹn dáde lọ́ba tún ní wọ́n tó ti fún níṣẹ́ ní ọjọ́ monday yẹn kó tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ monday tó kọjá yìí.
1: ẹ̀rọ ni ká láti jẹ́ ṣe ìjọba ọ̀sán ní sábà branch tó wá fún gbogbo tó ti wá ní ìtàlẹ́ lánàá tó tó kọ̀ bí aago mẹ́rin mo bá ní wọ́n pè wọ́n kọ́ ọ̀pọ̀ china lára yìí tó wá lọ sí sí ìtọ́ rẹ̀ mo ní pé wọ́n fẹ́ gbélé ìmọ̀ kí n gbogbo ọ̀run ṣe máa rìn mo ṣàbò kí ló fẹ́ ṣẹlẹ̀ ó wá sí síìtì ọ̀rọ̀ ó wọ̀ ọ̀rọ̀ tó lọ ó gbé ọ̀rọ̀ lọ jáde pẹ̀lẹ́ sí síìtì tó fẹ́ gbélé ọ̀rọ̀ kò lè kọjá níbi kejì náà bọ̀ kò lè kọjá má yẹ ṣáàjì àyẹ títí títí nìkan bí bọ́ látàrọ̀ tó fi àwọn tèmi dín lọ́tà mo bá wọn lẹ́nu ìlú bí má yẹ ṣe abáàmì ìyẹn tó máa ṣẹ́ nídìí ìyẹn pọ̀ mo ní mo ní ìyẹn kọ́ bá fi ṣe tán fún gbogbo ẹ̀ ṣe ó fi dé lọ́tà ẹ̀ já lẹ̀ fún mi ìlú èmi ni mo ní ìlú china ọ̀tọ̀ mo bá tó kò síbẹ̀ ẹ̀ mò ń wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ má yẹ àwọn tó gbé máa yẹ pẹ̀yẹ pẹ̀lú ẹ̀ ó fara owó ilé pa àti tó wọlé má yẹ náà wọlé wọlé má bàyẹ òkùnjẹ mọ́tò ló máa bàjẹ́ kò lè bá bí màmá jẹ́ ní ìdíyẹ pẹ̀lẹ́ kèrè mọ́ bá bàbá mo ní mo ní ìdíyẹ pẹ̀ má yẹ bá inú àwọn síìtì mi kan ìyẹn dìde ó ní kó já bí ẹ̀ kó yamọ́ kẹ́ lè fi kó lọ kó já bí ẹ̀ sókè ó wá sọ̀dọ̀ tèmi ní sáà màmá yẹ ní ìdíyẹ pẹ̀ mo ní mo ní ìdíṣẹ́ elédè mi tún wá mi dábà jọ kè
2: káàrọ̀ sá o dájú èmi náà fẹ́ dúpẹ́ oore ni o èmi ìtọ́lá ti ẹ̀ṣẹ̀ yìí yìí lọ ní oṣù ìfà tẹ́ ìsọ èmi náà gbàdúrà ìfà níṣẹ́ ni ó fiṣẹ́ lé mi kiri in fact mo kọ̀ ọ́ pé kí ló adé iṣẹ́ tí mi ò tiẹ̀ mọ́jọ́ tí mi ò tiẹ̀ wọ́n tí ìgbà tí mo fẹ́ di kínní sí àwọn yẹn kí la ti ń pè CV mi ò tí mo kò ṣáàyè pé wọ́n kò ń pè mí lọ́tún orí sì ni àwọn different companies ìkan gan tí mo tiẹ̀ ṣe ń tẹ́jú pẹ̀lú ẹ̀ ní kí n tí mo kàn wí pé ok kí n tiẹ̀ ṣe ń tẹ́jú bó ṣe ń bi mí ní question mi ò rí ibi tí òyìnbó ṣe máa béèrè question lọ́wọ́ èèyàn tó jẹ́ pé látún mi dáhùn question yìí fúnra rẹ̀ ká tó fọwọ́n jíjọ pé ó ti fún mi iṣẹ́ pé wọ́n you have been employed ṣe ni mo kàn wò pé kí ni à ń ṣẹlẹ̀ èmi gan tó jẹ́ pé mo kàn wò pé mélòó ń bọ́dì mi iṣẹ́ mélòó mo fẹ́ ṣe iṣẹ́ mẹ́ta báyìí ló wà lọ́wọ́ mi tó jẹ́ pé mo kàn wò pé mélòó ń bọ́dì mi mélòó ni iṣẹ́ tí mo fẹ́ ṣe ni gan fẹ́ sí mi dádì ọlọ́run yìí gbàdúrà mo dúpẹ́ lọ́dọ̀ yín mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run yìí.
3: Lórúkọ Jésù wá jẹ ìfàlà. Ó jẹ ìfàlà. Ó jẹ ìfàlà. Ó rí ànúgbà. Ògo rẹ̀ jáde. Wà á ṣe bí ọba. Jésù olúwa wa. Ẹ gbọ́ mi sà, agbọ́dọ̀ tú àsìkí rẹ ṣe. Gbogbo àwọn ògo tó ti wound wọ́n nílò àtúnṣe. Ìdí rèé tó fi nílò ẹ̀jẹ̀ Jésù àti ara rẹ̀. Ó máa jẹ̀kan ní church. Wà á mú kan lọ sílé nítorí pé àwọn alágbára òkùnkùn wọn kìí fẹ́ kógoko yọ má gbàgbé pé oṣù tá a fẹ́ wọ̀nyí tí ń ṣe oṣù kẹsàn-án oṣù òróró wòlíì ni. Èrèdí èyí tí a fi pọrẹ májẹ̀mú rẹ̀ ní 9,000. Ẹgbọ́n mi sà, mo kọ̀nẹ́ẹ̀tì ẹ pẹ̀lú májẹ̀mú ìpè tá a fi pè mí. Mo kọ̀nẹ́ẹ̀tì ẹ pẹ̀lú òróró ti ń bẹ lórí mi. Lórúkọ Jésù ó máa rí ògolo. In the name of Jesus. Àkànṣe ní Bethesda tó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ Tuesday. Àkànṣe ní mo máa ànọ́sẹ̀ dáadáa ní ọ̀la. Lórúkọ Jésù wàá rógo ẹ̀lò. Mo ní wàá rógo lò. Wàá dẹ̀ ṣe bí ọba. Irí àti àánú ó máa tọ̀ lẹ́yìn. Mo ń retí ẹ lónìí kì í dédé dáa fún yàn. Mo gbàdúrà lórúkọ Jésù ó máa rógo lò. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù olúwa wa. Mo gbàdúrà gbogbo ọlọ́jọ́ bí òní ni wedding anniversary nje ojo ayo lo je fo ati ojo ibukun mo bere fun ibukun ati anu fun aye ra ti gbe yawo re ni ko wa to mo te ba o ya gba
4: amen
3: aye re ko di ibukun
4: amen
3: igbe yawo re ko di ibukun
4: amen
3: wa de se bi oba
4: amen
3: happy birthday and happy wedding anniversary loru ko ji wa ri anu gba
4: amen
3: ah gbogbo eyan mo lohun eyin te ba mo ah archbishop Isaac Idahosa e ba mi ki won oni ni won pe 37 years ni mo se ranse won de se dupe re loni iyen ni kankan won se filole ile ijo se nla ti o gba gbegbe won eniyan haha oni ma ni agbara o loruko Jesu ti Nazareti e megigun ati ojo ogbo olu asokale fun yin
4: amen
3: e de se bi oba
4: amen
3: gbogbo e to ba gbo mi lora anugba
4: amen
3: lora anugba
4: amen
3: oni lojo isinmi mo pase sinu aye re isinmi ko joba
4: amen
3: la la aye re ko dope
4: amen
3: ko ra anugba
4: amen
3: apere gbagbo re ko gbagbara
4: amen
3: isinmi ko sele
4: amen
3: eyanu ko sele
4: amen
3: loni wa ra anugba
4: amen
3: wa de se bi oba
4: amen
3: yesu oluwa wa
4: amen
3: koju sene kan fi da loju bayi pe
5: gbogbo eyin te wa leko address church wa lele gbogbo eyin te wa ni abuli egba e so kale ni amadia e kan so folo kada pe transformer le lo ni church baba se bi oba gbogbo awa ti awa ni ajegunle ele lo si number 63 gori ola street se ba ti de boundary e kan so fun enikeni pe en lo si church baba se bi oba e ti lo wa nibe gbogbo eyin ti e wa ni ita oluwo e so kale ni ita oluwo e gbe okada ele lo si Elevant Hotel ni waju gbegbe ni church wa gbogbo eyin te wa ni Agric ni Korodu e kan gbe moruwa ke so wipe en lo si opo Oluwa bus stop e bi ri se bi oba nibe gbogbo eyin te wa ni Badagri lati Okwafo bus stop e so pe en lo si Orimolade church e gbegbe gangan ni church baba se bi oba wa e bi ri church baba se bi oba gbogbo eyin te wa ni Agege e gbe okada AP Ayobo garage e kan so pe church baba se bi oba le nlo e ri wa nibe lati agbado gbogbo eyin te gbe ni agbado e kan du se pe en lo si agbado station tabi Rafco lati be e kan gbe okada eni church baba se bi oba lo nlo ni ile pupa gbogbo eyin te gbe ni gbogbo e so pe en lo si gbogbo garage e kan gbe okada ke le lo si Sokis Hotel ibe gbogbo ni se bi oba wa Badagri 2 lati roundabout yen e gbe okada ke le lo si Gaji e so fun olokada pe en lo si Jayigbo ibe ni church baba se bi oba wa gbogbo eyin ti en gbe ni gbagba bus stop along the Jebe road ni third power line e kan so pe en lo si church baba se bi oba gbogbo eyin ti en gbe ni aja lat under bridge aja yen e so pe en lo si Lezina Effect Center ninu plaza to wa be JB Gross Plaza ibe ni church baba se bi oba wa lati mowo e gbe okada ti n lo si se bi oba lati mowo gbogbo eyin te gbe ni Badagri e gbe okada kele lo si se bi oba gbogbo eyin te gbe ni Sangota to ba ti de oju ere abi ogbota ni Ambassador College yen e kan so fun pe lo si church baba se bi oba to wa ni Nice Estate lati Mosafejo ni Agbowa gbogbo awa ta wa ni Agbowa lati Mosafejo ni Agbowa e bere se bi oba e ri wa nibe lati Agbara tabi Lusada e duro legbe Lora College e kan wonu street e bere pe en lo si se bi oba gbogbo awa ti a wa ni Akute ni ile ise bus stop te ba ti so pe en lo ile ise bus stop ni Akute ni egbe titi yen ibe ni church baba se bi oba wa

0: ki gbogbo eni to ni ore ofe ati to npo mi ni ale oni gbogbo eyin ti olorun to fun ni anfani lati gbo mi ni ale oni nibi kibi to ko ti ma gbo mi o ki o pe e kale e ku simi oni e ku ise e ku oju ojo e be kribi oju ojo sere labe pade ti ale yi mo ni ore ofe lati gbadura fun o pe bi awon irin ajo ese nlo bi olorun orun ko ba mi dasi sugbon kin to gbadura fun o mo fe so nkan meta fun o ti o fe ko kiyesi bo ti nlo lose ma gbo o je o n wo ile lo sun ogun ti mo n pade eniyan ni oru o mo n ba nkan je mo yan lara ogun ye o ni pade e ipa o mo n pade eniyan ni ogbonjo o ma so yan di alabo ara agbara ye o ni pade e ipa ti o pa alaafia e lara ti o pa oju e lara sugbon to gbe egbekogbe ti o ni je ki anyamo fohun to gbe si o lara ipa ye ko pare agbara ye ko pare ipa ye ko pare ogun oju orun ko ni bori e iji oju ala ko ni bori e o ba ri iji to le ju laye o ni iji oju ala awon igba mi ma n wa to je pe a ni mo pe kankan ti se wa a le ji laaro ka ji lalara pipe a ni mo wipe won ti sa asiki wa logbe won ti sa owo wa logbe won ti sa ese wa logbe won ti sa ori wa logbe ebi wipe won ani le ki wa ku orire ni gbogbo ire ajo ojo igba mi won ti le sa owo elumi logbe ebi wipe oni rowo ko nkan rejo igba mi won ti le sa ese elumi logbe ebi wipe ese ye oni le rin lo sibi to re wa emi o mo nkan to ti farapa ninu ire ajo oru lara e eyi to le je kirin ajo ose yi to tun mu e ko tun le didakuda mo lowo mo wi ninu agbara olodumare mo wi ninu anu jesu oruko jesu olugbala oluwa ko gba ogun naa wole ogun ti mo pade e loju ala ta sa e logbe to tun ma je ko rin ajo aso ninu ose to fe mu agbara olorun to gba ogun ye wole ogun ti mo pade eniyan loju ala to ma je keniyan je ounje to ma je kirin ajo aye e ko ma run si olore nigba toju ba mo ki olorun o pade ogun ye o pare ko pare ko pare irugbe ota ti won le forugbe si olara to ma je kirin ajo yen ko daru ki irugbe ye ko jona oruko jesu olugbala ota beniwo abanilaye je ota pade eni loju ala abase eni je ota pade eni loju ala abarin ajo eni je ota pade eni loju ala abayo eni je ota pade eni loju ala abaye omo je mo ni lara oruko jesu olugbala ise ota ye o pare lori aye re ise okoko ye o pare lori aye re ise aye ye o pare lori aye re o n wonu ose tuntun lo oruko jesu olugbala o gbe ninu agbara olodumare agbara olorun ko dabogo owo olorun ko wa lori aye re anu jesu ko wa lori aye re o gbe ninu agbara olodumare oru oni ogbe aye oni ba o ogbe loruko oluwa ogbe ota oni ba o oruko jesu olugbala ohun to darapo ma aye e to ba ise re je ti o je kise ye onitumo gbogbo angeli orun oruko jesu oluwa ko fayo laye e irugbe ota ti o je ko wo do lowo re oluwa fayo irugbe okoko aforugbe eyi to ba ise re je oluwa fayo irugbe okoko aforugbe to n ba alaafia re jago oluwa fayo irugbe ati ofa eyi to ba o eyi to je ki olore ma sa fun o ofa to da ogbe ikorira si olara ofa to da ogbe idamu si olara eyi to fi oru wole si olara oluwa fayo bẹẹni oruko jesu olugbala gba alaafia béèyàn bá wọlé tó bá ń lọ tó ń rìnrìn àjò ayé lọ ohun tó burú jù ó ní kéèyàn má mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ènìyàn ó mọ̀ ní gbogbo ìgbà ó ní mo máa sọ fún ọ pé ó jẹ́ onígbàgbọ́ o ó jẹ́ aláìgbàgbọ́ o ó jẹ́ ẹni tó ń gbàdúrà o ó jẹ́ ẹni tí ò kì í gbàdúrà o ó jẹ́ ẹni tó ń gbàwẹ̀ ó jẹ́ ẹni tó ń gbàwẹ̀ gbogbo àwa tí a wà yìí ogun tó ń jà wá ó ní pé a mọrú ẹ̀mí èyí tó ń gbénu wa àwọn ọmọ ẹ̀yìn wọn lọ bá jésù àwọn láàrin àwọn ẹnìkan èyí tó jẹ́ pé ó ń ṣe nǹkan táwọn ṣe wọ́n ní ṣé táwọn pè é náà sọ̀kalẹ̀ jésù wá bá wọn wí ó ní ẹ̀yìn ò mọrú ẹ̀mí tó ń gbénu yín ọ̀pọ̀lọpọ̀ wa àmọrú ẹ̀mí tó ń gbénu wa ó tẹ̀ ti sọ fún wa lórí rédíò rí pé gbogbo ẹni tó bá rí láyé bóyá ó gbàgbọ́ o bóyá kò gbàgbọ́ o bóyá ó ń gbàdúrà o bóyá kò gbàdúrà o bóyá ẹlẹ́sìn ni o bóyá aláìlẹ́sìn ni o bóyá onígbàgbọ́ ni o mùsùlùmí wà ni o aláwo ni o ẹ̀mí mẹ́rin kan ó gbọ́dọ̀ wà nínú gbogbo ẹ̀dá láyé ẹ̀mí mẹ́rin ni nọmba wà ẹ̀mí òkùnkùn wà nínú gbogbo everybody ọwọ́ òkòkò díẹ̀díẹ̀ ó wà lára wa number two ẹ̀mí àìmọ́ ó ń bá wa rẹ̀ bẹ́ẹ̀ ni oní òyìnbó ń pè ní unclean spirit that's why ló fi jẹ́ pé a lè rèròkerò a lè bínú at any time ẹ̀mí àìmọ́ nìyẹn a lè sọ̀rọ̀ sọ a lè fọ̀rọ̀ burúkú ṣàwàdà kì í ṣe ìwọ ló ń sọ àwọn ẹ̀mí àìmọ́ tó wà nínú ẹ̀ o ló sọ jáde àwọn ẹ̀mí kẹta tí ó máa ń bá gbogbo ènìyàn rẹ̀ ó ní ẹ̀mí àìmọ́ ẹ̀mí yẹn ò ní mọ̀ o lè jókòó báyìí o kàn dédé rí pé ọkọ̀ ẹ ti lọ fà á o mọ ibi tó kàn lọ ẹ̀mí àìmọ́ yẹn ló máa ń da nǹkan rú mọ́yàn lójú bẹ́ẹ̀ ni ó wà nínú gbogbo ẹ̀dá láàyè bóyá ó ráàyè gbilẹ̀ o bóyá kò ráàyè gbilẹ̀ ó wà kù sí ọwọ́ ẹni tó ń gbàdúrà nọmba fọ́ tó jẹ́ ẹ̀mí tó ń tẹ̀lé gbogbo yẹn ó ní ẹ̀mí ilé wa sórí ẹ̀mí mẹ́rẹ̀ẹ̀rin tí mo rí òun ló máa ń tẹ̀lé ìlànà àlàsílẹ̀ pé bó bá jẹ́ wípé àlàsílẹ̀ kan wà nílé yìí tó jẹ́ wípé àlàsílẹ̀ kan wà láàrin àwọn ènìyàn ẹ̀mí yẹn ló máa jẹ́ kí ohun tó máa ṣe ọ̀rẹ́ tó máa ní àwọn ẹbí tó máa bára ẹ̀ tẹ́tẹ́sà bá máa ṣe ni wípé come make sure pé àlàsílẹ̀ tó wà níwájú ẹ̀yẹ àlàsílẹ̀ tó wà nílé yìí yẹn ò kúrò lórí ẹ̀ dáṣu àló jẹ́ kí fẹ́ gbàdúrà fún ẹ lálẹ́ ó gba agbára tí mo ń bá ẹ jáde gbogbo agbára tí mo ń sọ ẹ pọ̀ mọ́ àwọn ènìyàn tó lè ràn ẹ́ lọ́wọ́ gbogbo agbára tí mo ń sọ ayé ẹ pọ̀ mọ́ olórí burúkú ènìyàn lálẹ́ yìí bàbá bó bá ṣàbí iná yà yín nípa bẹ́ẹ̀ ni sà iná yà yín nípa ẹgbọ́n ilé ìsà bàbá kan sọ fún mi pé ọjọ́ tí mo gbàyà ọmọbìnrin yẹn òun náà níṣẹ́ mi bàjẹ́ wọn à kì í sọrú ẹ̀ síta o lè bá délé nísìnkú bá sọ pé obìnrin tí mo bá sọ o so jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ irú obìnrin tó fẹ́ níta yẹn dáàdì tí anybody ò mọ̀ ń pa ẹ̀ so mọ̀ bóyá ẹ̀mí abániláyé jẹ́ wà nínú ẹ̀ bẹ́ẹ̀ o mọ̀ pé ó máa gba nǹkan lọ́wọ́ ẹ̀ tí ẹ̀mí òkùnkùn inú ẹ̀ bá pọ̀ ju tiẹ̀ lọ òun ló ń ta ọ̀nà ẹrú òun ni mò ń bá ẹ gbàdúrà lé lórí bí pẹpẹ tó wà nínú ọ̀rẹ́ ẹ tó bá ju tiẹ̀ lọ ó máa gba ire lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ni dáṣu àló fi já pé gbogbo ènìyàn kọ́ lọ̀rẹ́ ẹ gbogbo ènìyàn kọ́ ló lè bá ṣe gbogbo ènìyàn kọ́ ló lè bá rè àwọn kan lágbára nínú ìjọba ẹ̀mí dùn ẹ lọ sà àwọn kan mọ̀ dùn ẹ lọ àwọn kan nǹkan tó ń tọwọ́ bọ̀ ó lè tọwọ́ bọ̀ lóòótọ́ ni gbogbo wa lúkì ló sẹ̀ à ń sọ̀rọ̀ bíi pa àmọ́ kankan bọ́dà nìkan mọ̀ dùn ẹ lọ sà ẹnìkan wà ládùúgbò tó mọ̀ dùn ẹ lọ ẹnìkan wà nínú àwọn ọ̀rẹ́ ẹ tó jẹ́ pé in tó fi ṣagbára kò sọ fún ẹ but ó ń kórè mọ́ ẹ lọ́wọ́ kí wá ni ìwọ ṣe dúró gbòdógbò tó jẹ́ pé o múra sọ̀rọ̀ ara ẹ òun ló fà á tí mo fẹ́ fi fún ẹ níṣẹ́ wò nílálẹ́ tó máa ṣe bó ti ń lọ nílọ sùn wà á lọ bu omi bẹ́ẹ̀ ni sà tó bá jẹ́ wípé o trust omi yẹn lè dànù lọ rọ omi sínú ike kó wá ka sáàmù yìí sí lálẹ́ sáàmù tí mo fẹ́ fọ ẹ kó kà sínú omi inú ike yẹn omi yẹn ló fẹ́ fi fọ orí lọ́la gbogbo ibi tó bá wà gbogbo agbára tó lè bá ọ pàdé tó lè bá ayé ẹ pàdé tó lè sọ ọ dìdàkudà tó lè jẹ́ kó wọnú oṣù kẹsàn-án pẹ̀lú ẹ̀mí amúnisìn kí ọlọ́run kó dáná sun irú agbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ti ń lọ lálẹ́ nǹkan tó fẹ́ ṣe nìyẹn rọ omi ẹ sínú ike bíi méjì bíi mẹ́ta bíi mẹ́rin rọ sí dé kó wọ sí ìta bẹ́ẹ̀ ni tó bá ti rọ sí tán sáàmù mẹ́ta olùmọ̀ọ́ká sí wàá ka sáàmù 20 sí wàá ka sáàmù 22 sí wàá dẹ̀ ka sáàmù 30 sí bẹ́ẹ̀ ni gbogbo òkú tó wà lára ẹ tí wọ́n ti jí gbé ó máa padà bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ yìí máa dùn fún ẹ wàá rí nǹkan mú lọ́sẹ̀ yìí wàá rí nǹkan gbà lọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ ni ó ti ń lọ lọ́sẹ̀ yìí wàá rí ọwọ́ ọlọ́run ìtọ́ dùn mí tó máa ń dùn mí jù ò ní pé ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ mi wọ́n ṣe ń gbọ́ mi wọ́n kà sí bẹ́ẹ̀ ẹ̀mí tó máa ń pa àjà lára ò ní jẹ́ kéèyàn kà kan sí ẹlòmíì máa try nǹkan kí ni yẹ́dẹ̀ máa wọ́ọ̀kì fún wọ́n try ẹ̀ ó fi ọlọ́run bẹ̀ ó máa wọ́ọ̀kì pẹ̀ psalm 20 psalm 22 psalm 30 ó ló máa gbà sínú omi yẹn ó lè rọ sínú ike mẹ́ta mẹ́rin tó bá ti di àárọ̀ wá dà sínú bucket wá wá wá omi tó warm wá wá dà pẹ̀lú ẹ̀ wá wá fi wẹ̀ má wẹ̀ látorí dà láti tó bá fẹ́ wẹ̀ láàárọ̀ la má wẹ̀ látorí àti ẹsẹ̀ láti ibi tan ìsàlẹ̀ kọ́kọ́ bu omi yẹn síbẹ̀ kò wá bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ ìwẹ̀ yẹn wá wẹ̀ wá sókè pẹ̀lú wájọ́sẹ̀ ló fẹ́ wẹ̀ wá wẹ̀ wá sókè orí ẹ̀ ló máa jẹ́ last o ma we pe daddy bo be o ori lo ma je last o mi ma kan gbe yin ninu ara e o ba gboro yi o de ma se nire o olodun o ma se nire o de ma rin lowo o ori e lo ma je last o ba ti we be ni do wa conscious nkan ti mo so yi o se dagbara lowo olorun adu agba fun mi o ma gba fun wo na wa ri owo olorun to ba ti wa we tan to ba ti jade nile we o ba ti mura pa wa pa substitute pa lori bibeli e to ba re ni be ka wa ko wa lo wa wa ma so mi ti gbe oluwa ka waju mi ni gba gbogbo nitori to wa ni owo tun mi a ke yo se mi nipo o ko ti ta bo si odo mi ibi dara dara emi o ni ogunriri wa ba so pe loni bi mo se nlo iranlowo pade mi loni bi mo se nlo ese mi rin sibi ti ore wa ese mi rin sibi ti adun wa owo mi gba ire mu ori mi pade alaanu o pade olore wa ma so tele be si aye e wa de ba so be si ojo ose yi yo do fun mi ose yi yo ran mi lowo wa ma so be fo to ba ti wa se tan ba ro wa pe mi ko to di odo ton se pe e wo baba olorun pe iranlowo pade mi o ko si igba ti mo practice ko so fo e ti mo kiri owo olorun be ni sa ko si igba ti mo practice e o mi ye to ba le gbe sinu bucket e to ba je nu compact e ni o le gbe sibe o to ba je wupe o trust boya nkan kan ba fowo kan abi nkan ba ja si ro sinu ike ko de ko jeri ike omi ike bottle water bi merin marun mefa o le bu sto kan le robi gbona si o ni bomi nu le si o to omi gbona lo kan ba fi mix e laaro o de ma we lati sale wa soke ni agbara olorun ire ma san wa ba o olodubare ma ran e lowo alafia fo ola oni ojo to gbeyin ninu osu kejo oluwa wa so wipe ire wa ninu osu kesan ko eni ti o ba le se majemo yi ni ojo to gbeyin yi o gbe ni o ba gbo mi o ko fe o ta mi lore 1000 naira olorun ba ran e lowo ta mi lore 1000 naira pe baba o fun yi ni 1000 naira ki olorun pe yin o ran mi lowo mo fe be o pe ko ta mi lore 1000 naira ejo daddy o be yin te gbo mi gbogbo e ta mi lore 1000 naira e fi ore ye sinu account ti mo pe fun yin 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB Christ Apostolic Church State River Assembly oloruko account e tabi o le fi sinu account ile na 6 1 4 2 0 8 3 8 7 2 Bole kan si 6 1 4 2 0 8 3 8 7 2 OP Daniel Olufemi Komolafe Olia Oruko akanti ye e wa pe ba gbadura fun yin 080 2928 080 2930 5728 070
1: Hello Lagos, welcome.
0: 14 33 81 11 070 14 33 81 11 tabi 080 286 122 38 080 2861 22 38 ìrànlọ́wọ́ ọ̀run bá ọ lọ ojú òní tí o a pàdé ní ọ̀la God bless you orun ayọ̀ ló máa sùn.
1: From Lagos, this is
2: Jordan 105.5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with the voice for entrepreneurs.

0: 7 2 1 3 5 0 0 1 5 9 7 2 1 3 5 0 5 0
1: Joseph Oluwatope Israel.
0: Joseph Oluwatope Israel.
1: Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa.
0: Phone lines are
1: 07 0 66 50 44 47 0 7 0 66 50 44 47 0 8 1 5 9 6 7 9 5 1 4 0 8 1 5 9 6 7 9 5 1 4 0 8 1 5 9 6 7 9 5 1 4 tàbí 07 0 69 41 34 74 0 7 0 69 41 34 74 WhatsApp number wa ẹ máa lò fún àtẹ̀jíṣẹ́ yálà fún ẹ̀rí yín tàbí ẹ̀bẹ̀ àdúrà àwọn bàbá ló máa dá yín lóhùn òun ni 09 1 63 57 27 75 09 1 63 57 27 75 Facebook page wa Instagram wa YouTube channel wa TikTok wa Prophet Olutope Israel orúkọ ilé ìjọsìn wa ni Atundala Apostolic Church Ológo jùlọ AKA Latter Glory ó wà ní Surajo Street Ikolodun Road Ẹlẹ́yin Bus Stop Ìpájà Lagos.
2: Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ta mi lẹ́rẹ̀ ọjọ́ bí. Mo gbàdúrà fún
0: ọ
2: ní orúkọ
0: Jésù.
2: Wọ́n máa ta ọ́ lọ́rọ̀ ìrànlọ́wọ́
1: mi Jésù.
2: Ìwọ náà gbogbo ẹ̀yin tí ẹ ta mi lọ́rọ̀
0: yìí.
2: Bẹ́ẹ̀ tí ní ọjọ́
0: ayọ̀.
2: Mo lo ìrúbọ rẹ tó
0: ta mi lọ́rọ̀.
2: Ní orúkọ Jésù
0: olùgbàlà.
2: Olúwa kó ra ọjọ́ ayọ̀ fún
1: mi Jésù.
2: Ohun tó o ti bèrè inú
0: àdúrà.
2: Èyí tí o ti ṣẹ. Bí o ọlọ́lá Súnémù.
0: As the woman of Sunamite.
2: Bó ṣe bọ́ Elisha.
0: As if did Elisha.
2: Ọlọ́run sì lo orúbọ rẹ̀.
0: And God uses her grace.
2: Láti sọ ẹ̀gọ́ ọjọ́ pípẹ́ rẹ̀
0: dìbò. To turn a long time reproach to glory.
2: Gbogbo tó jẹ́ bí ẹ̀gàn rẹ̀.
0: Something that is like a reproach.
2: Tó ta mi lọ rẹ̀.
0: That to give him gift.
2: Ọjọ́ bí yìí.
0: Gift of birthday.
2: Mo lu ọrẹ rẹ̀ yìí.
0: Use your gift.
2: Olúwa kò fi sọ ẹ̀gàn. Ọ̀rẹ́
1: dòdò
2: fọ́lá ọ̀nà àbáyọ fún
0: ọ̀rẹ́
2: lọ́nà máa rọ́jú ayé
1: mi Jésù
2: wà lẹ́rìí àdúrà
1: mi Jésù
2: olúwa wa
1: àmì àmì àmì lórúkọ Jésù.
2: Ẹ̀mí ìwọ ni olùdọ́gbà ọmọ Jósẹ̀fù
0: pé
2: mi
0: ṣe
2: yìí olùgò lọ́wọ́
1: olùgò lọ́wọ́
2: ọmọ àlògò
1: dáadáa.

0: wọ sí wàrà pàǹgbẹ́lulẹ̀ tó
1: gbẹ́dì. You that are having epilepsy repeatedly.
0: Mo ránṣẹ́ ìtúsílẹ̀.
1: Oh, I send the message of deliverance.
0: Kí gbogbo èèyàn.
1: Let everybody.
0: Sọ́dọ̀ pé tó bá ti gbà
1: rọ́rọ́ wọlé. I told you what you have got.
0: Kò dání máa bọ̀.
1: Bring them along.
0: Mo bá ti gbà.
1: If you don't have it.
0: Ma fẹlẹ̀
1: yọ. Come, I'll give you.
0: Ẹnìkan ní mi ò lógun náà.
1: Wọ́n tẹ̀lé àdó àbátú.
0: Prevention is better than
1: cure.
0: Wà á dẹ̀ dìde. Wà á ṣe rere. In the name of Jesus. Ẹjẹ̀ ndókè lọ.
2: Orúkọ mi ni Ọlálérè Ọláwúyè. Mo wá láti ìlú Èkó. Máa gbọ́ program dáàdì lórí Facebook everyday. Tí dáàdì bá ti ní ká ṣe ìtọrẹ àánú, máa ṣe nǹkan máa ń rú owó lójoojúmọ́. Mo ní wò ó, owó tí mo rí ó tẹ̀ mí lọ́rùn tó. Bàbá ní ká wá sí orí òkè. Mo ṣe wá sí orí òkè ṣe àtọ̀rọ̀ pé alágbára Ọlọ́run tí wọ́n bá padà sí orí òkè yìí. Mo ní láti gbé mọ́tò wá bí wáyé. Tí Ọlọ́run bá ń bẹ lórí òkè yìí, mo tẹ̀ fẹ́ dánwò. Mo mú oṣù yẹn jẹ́. Mo dẹ̀ ní wọ́n náírà ní àkáǹtì.
3: Ta ló ń fẹ́ ìyanu òjijì? Ibù lọ́jọ́ Sunday láti tún wọlé.
4: Yes, sir.
3: Mo pàṣẹ ìyanu bù ẹ lẹ́yìn ìpàdé.
5: Ọ̀rọ̀ yìí ti dé gidi.
6: Ó ti dé gidi ọlọ́run.